lẹ́nsùn wọ́họ́ na ẹ̀yẹ ẹ̀jùmẹ̀ tí a máa bẹ̀rẹ̀ abọ́ ní fẹ̀mí mi bọ́ báyìí bọ́ mi akúdìẹ́ bí a ẹ̀ kọ́ sùn tí a mẹ́ a ẹ̀hí ntàmì ẹ̀ nami nim nẹnsu ẹwọ yẹ ẹjumẹ tia mi mẹpọ ọpayọ pọsọ fio ojaso fio ojaso fio ojaso fio ojaso unseen and unknown battles concerning any area of my interest